temi aritibwe egba nkile betin di njoba tugu ya ridi afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu ebo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efu ne na pa omo en tono kan jukuba irun mba nle lu tugu en joba tugu kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bùlànbà nínú mẹ́rẹ́ mọ́dé ní oṣù mẹ́rú yínú oṣù mẹ́fà yínú oṣù méje yínú oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùn-ún bùlànbà abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àníyànká lójúfò sí lọ́jọ́ àti ti ọ̀tù mẹ́sán ọdún yìí bẹ́ àwàlàkó yìí nàbẹ̀ kó bùlànbà abẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ kò ní ọdún mẹ́rú náà tó náà làǹbà yìí bẹ́ kúrò ní iye nlẹ̀ lu tógú ẹ̀ njọba tógú àpè yín pò ní ká lójú fò sí ṣe ká gbẹ́ ọmọ wọn lọ ń lè dòtó ibẹ̀ sánmọ́ ǹdí làǹbà búbù ká bùlànbà fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bùlànbà tán náà sùnú múdọ́ ibẹ̀ àpè ní mùsíkẹ́ ẹ̀mpẹ̀rẹ̀yẹ ṣe alápá ọkọ̀ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pàtà yín pò nàbẹ́ kí ca etí pàtà yín pò sí kòtò wọn kó mọ wa ní kòtò wa ní èké dì kòtò yẹn pò nǹkan bẹ́ẹ̀ tí ní ìjọba ìyá rí di afọ arílẹ̀ òun rẹ̀ bá pa ọ̀yàn ẹ̀ òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.

temi aritibwe igba nkilo betin di njoba tugu ya ri di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kurun bo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efu ne na pa omo en tono karan juguba irun mba nle lu tugu en joba tugu kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bùlànbà náà nọ mẹ́rin mọ́dé ní oṣù mẹ́rú yínú oṣù mẹ́fà yínú oṣù méje yínú oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùn-ún bùlànbà abẹ́bẹ̀ fúwẹ́ nàbímí bóbá lọ́mọ nàbímí iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àní ká lójú fò sí lọ́jọ́ àti tiwọn tù mí sán ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí lábàkó bùlànbà abẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini ibẹ̀ kò ní ọdún mẹ́rú náà yẹn tó náà lànbà ibẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tógú ẹ̀ ìjọba tógú àpè yín pò ní ká lójú fò sí síká gbọ́n ọmọ wọn lọ́n lè dòtó ibẹ̀ sánmọ́ ndí lànbà búbù ká bùlànbà fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bùlànbà tán náà sùnú mú dọ́ ibẹ̀ àpè ní mùsíkẹ́ ẹ̀mpẹ̀yẹ ṣé alápá kọ́ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pàtàyìn pò ràn mí kí ca etí pàtàyìn pò sí kò tó wọn kó mọ wá ní ipò tó wá ní èké dìbò tó yẹ pò nǹkan bẹ́ẹ̀ tí ní ìjọba ìyá rí di afọ arílẹ̀ òun rárá pa ọ̀yàn ohun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.

0: oríire community ni nílùú ògbómọ̀ṣọ́ lọ́hùn-ún gbogbo ara ti gbọ́ ń pa ọ̀rọ̀ yìí nípa àwọn ajínigbé tí wọ́n gbé tí wọ́n kọ́ àwọn ọmọ wa àwọn ọmọléèwé gbogbo yín ti gbọ́ gbogbo wa ti gbọ́ sí àti gbọ́ yorùbá sì bọ̀ wọ́n náà sí ń bẹ̀ láì bá wọn dá sí yóò wù mí láti lo ìṣẹ́jú péréńgé lórí ètò tí mo wà lónìí yìí ẹ ṣe bá mi tẹ láìkì tẹ̀ ń tẹ lọ́ọ̀fù inú mi sì ń dùn ẹni afẹ́ la mọ̀ mú kí yín o bàbá fàtáyà àmùdá mú kí yín á sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ yìí yorùbá sì bọ̀ wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè ojú ń ti èmi o kí ló dé ń tì mí lójú nǹkan méjì ni àkọ́kọ́ mo jẹ́ yorùbá ẹ̀kejì mo jẹ́ mùsùlùmí nǹkan méjì tó ń tì mí lójú nù ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀bi ta ni tó fi di pé ọmọ yorùbá dẹ tí wọ́n kó lẹ́rú lọ́nú igbó ẹ̀bi ta ni ta ni ká dálẹ̀bi ẹjẹ́ ká tẹ̀ báyẹ̀ sí ẹjẹ́ kí n báyẹ̀ sí máa gbà wá lọ́kọ̀ọ̀kọ̀ èjìèjì torí pé ọ̀rọ̀ tó di di ìlúmọ̀ọ́ká tó dọ̀rọ̀ gbọ ayé ni bóyá ọgbọ́n kan wá ń bẹ o òye kan ń bẹ o ìmọ̀ kan ń bẹ o tá a lè lò tí ó ràn wá lọ́wọ́ tí ó kún wá lọ́wọ́ ẹlòmíràn ni à ṣóhun tóhun kú wà ní yàrá tòun ọgbọ́n ò lòun fẹ́ sọ láàrin gbogbo àwọn èèyàn ńláńláńlá tó ń wà lágbàáyé ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ inú àwọn ọmọ tí wọ́n kò yìí mo ti rí èèyàn lù tógò tó ní ọmọ àti òun wà láàrin àwọn ọmọ tí wọ́n kò yìí tí wọ́n dìídì pè mí pé alájẹ ilé tí wọ́n fẹ́ ó ti bà wún dí ó ti kàn wún o pọ́mọ àti òun wà nú àwọn ọmọ tí wọ́n kò yìí gbogbo wa làsí lábíámọ́ gbogbo wa lábíámọ́ kò sẹ́ tíṣẹ̀lẹ̀ yóò lè kàn àwọn tó kàn yín gan ọmọ kò lè kà wọ́n láyéláyé àwọn tíṣẹ̀lẹ̀ yìí báyìí kò sẹ́ni tó mọ̀ nínú wọn pé ìṣẹ̀lẹ̀ yìí lè kun àwọn ó dà ó ti wá kàn wọ́n àwa náà ọgbọ́n wo láwàá dá ète wo láá lò bá àbá wa nágbára láti débẹ̀ ẹjẹ́ káà náà fi làákàyè òye àti mọ̀ tó bá àmì bù wá yìí ẹjẹ́ àfi jagun yìí ìdí ni wípé ìjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ètò tí mo ṣe nípa ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n pè láti nàìjíríà wípé inú àwọn dùn àwọn sì rọ́rọ̀ méjì kan mú inú àwọn ọ̀rọ̀ tí mo sọ táwọn rí pé ó yẹ káwọn tibẹ̀ fà á ogun ìkótógun táwọn sì fi borí ọ̀rọ̀ méjì tí wọ́n fà ńbẹ̀ wọn ò ní sọ jáde fún yín àmọ́ mo bá kí àwa náà tó jẹ́ pé ẹ̀lẹ́ṣẹ̀kẹ́ má gbọ́ wa kẹ́ ẹ̀lẹ́ṣẹ̀kẹ́ má wò wá yóò wù mí kẹ́yìn náà lo orí ètò tá a wà yìí láti fi ṣe àtẹ̀gùn káyé lè gbọ́ ohun tí ó lè gbóhùn yín káyé lè mọ̀ pé iná ní làákàyè kan ìmọ̀ kan tẹ́ ẹ fi kún un tí ń ṣẹlẹ̀ yìí ìdí nìyẹn tí mo ṣe ní pé àfi káwa náà òjò dá sí kó má já wà nìkan bàbá mi fàtáyì àmùdá ẹ kú dédé àsìkò yìí ẹ káàsán bàbá mi o a kú bójú ọjọ́ ti rí bàbá mo ń gbọ́ yìí o àmì bàbá mi. Ó ṣe ni láàánú.
1: Àwọn ọmọ kéèké bọ́ ní sáré. Àti ààrẹ láwọn kọ́ ní ẹni tó ṣòfò fún ẹ. Ipò wọn mọ̀ sí pé àwọn ìkóhun jáde. Kà á bá rí ṣòfò fún káwá di ìwé ẹ̀rù tí wọ́n bá wọlé má ti ṣe lóyún ọkọ. Káwá dúpẹ́ ní ọ̀dẹ̀ tó ti tọ́ ṣòfò fún. Àmọ́ ẹ̀dẹ́ àkọ́kọ́ ni pé ọ̀rùn bẹ́ẹ̀ bá láti ọ̀dọ̀ àwọn ìjọba wa. Ṣé àwọn jàǹdùkú tí wọ́n lágbára tó bá lọ ni?
0: Kò yé wa o.
1: Bẹ́ẹ̀ni wọ́n lágbára tó bá lọ. Kò yé wa o.
0: Penny. Ebi an lo gole tin deun baba agbara nbe agbara nbe o da bi nkan awon omo odun meji omo ti won pon seyin nbe awon omo odun meta omo odun merin awon omo jeno simi won tu wa setan won tu wa patisha loju awon omo yi nam ewo ni e won ri se bonjo wa be na ni Benny. Oh, fun won laye ki won o se. Oh, fun won laye. Awon loba loba wa go kini won to joba le lori. Gbogbo awon oba wa ti joba lesson tan. Gbogbo won ti ti pe mi o ko ro se bo. Bi mo se leyi e bo ni. Bi mo se tawon e bo ni. Oni nko wa oni ko ya je wa lo yi. Ben. Ben. Repete papa. Ani repete baba mi. Baba mi alagba isola aruna mo nbo baba mi e je ka wo kiri kan e wo ye awon omo ti won ko sile kewu le yoruba e wo awon omo yi bi won se po to nle kewu kaakiri ni lori ni o lagege ni o ni kilo tin pe ni badan ni o ni wo ni o ni ogbomoso ni o won wa po lo bi babe gbogbo awon omo e bi won se po lo yi a ko won pe e ma se bo e ma se kire bo a de nso fa won ko pe ko si security awon ti won di amotekun awon ti won duro re amotekun yi pe awon fe dabobo le yoruba awon gba pe ogun wa awon si lo ogun la fi dabobo se awon ni ko wa wono eyi si ni eyi fe kewu ka iwa lojo na e si n pariwo pe ko won dabobo yin se ri pe awon muslimi gan won ta dale o po awon muslimi awon afa wa eja so toro baba awon afa eja ho le won lori ngba ti kini isele nisin me lo ru awon afa gbogbo imamo gbomoso ti won lenu be me lo nu won ti won sigun lo nu gbo se won gbe quran dari ko ya won lo nu gbo awon ta si wi won ni muslimi ni won kile ti won lo fi ohun muslimi ba won soro ninu gbo e ti ka muslimi ka pera wa se ba ka para wa soro oju nti wa tesi wa ile yoba gbogbo awon afa to wa le yoba o ye ka ho le won lori ni o ye ka ho le won lori tori pe awon te nbu awon te nbu wi pe le bo ni won awon ni won ku tori islam awon amotekun won faragbota awon amotekun won osun awon ode afa ko te de ripa mi won ni won so won ode ladugo ohun lo lori awon ti won gbowo ode jo mu wa wo titi bo si ba fa le yin eyin to ke wa laare awon ode eyin wa wa la wa gbowo ode jo ore te gbowo e ti nso yin se bo ogun lo nlo to ba ye e bo se e gbe wa si ranu e ba ni eni ba se bo ina ni owo se be bo eni si to fi nso yin te nsu loju orun muslimi le meti mo soro yi sugbon e je ka so toro ta ba pariwo lawon afa lori esi yin baje lo ka so toro esi wan daru lo ka so toro afa to ba tun bu awon alebo e je ka so lo lorun ka ti lo nugo sa sabisa inu gbo boko haramu to gbe quran dani bo wu ko ma da dani to ba gboko le kursi gbe kursi le laun ko si wala be se bi ko awon afa so pe ah nibi ti kursi wa nibi le la ko ti je ku wa ta ba ke ya si mewa ta ke kiri ko be eh se ke gbo e ke ni so loju ogun avec ka so pe wole alua avec ke igbe le ma ri pe ah ana bi so bayi eleyi sokoto to wo ko kole suno ni ko se oku lo si ka mo yi oku lo ka mo yi ah ta ba te so to oro ka iyo ni se ri ti mo so yi ko dirun mi ku ko di awe mi ku ko di ife ti mo ni ti islam mi ku tori pe mo mo yi pe otolesi ogun lo de yi se igba ta lo bi lo jagun quran la lo gbe loju ogun ni eh igba ta lo bi lo ja ogun se quran ni a lo bi gbe loju ogun lo ja e ja so toro se quran ni a lo bi gbe quran da de wa de ya ogun ya o ri so a lo bi yo ida ni awon mo le lo yo ida won si bere si ja ogun lo kilo wa de kilo de eya afa wa kilo de te ya afa wa to je pe abi ke ma sare moto lala e lo won Nigeria awa afa no apo social media awon afa na ma so pe ah ko si security ori yo da se eyi to je pe olohun gbe yi kale fu security awon kan leyin na so ko si security eyi afa yi adoju ti ni se bo lohun na gbe yi kale tori pe ke le je security ni ki wa ni wulo yi abi ke ma kole lala ke ma lo moto lala ke ma bo ko ma aro fun yi awon egbe ja yi egbe baba yi ko ma wule fun yi tori pe loju yin ti deni olohun niye loju yin won pa omo lomo loju yin la won te so pe se wa si fun loju yin na ni won si ko won lomo abi loju yin ko de ya fa te ba wi no ta ba soto eni a awon aliwula mo wu e ba fe nuko won ati kekere afa atagba afa ta ba le se gogo lasiko yi o le ngogo yi be ba le soro jade gogo eyi afa la la la la la la ati mufti wo ati mufti lori ati mufti igba ati mufti awon ife daruko afa kan ni gogo yi pata papa julo ti talia ogbomoso ohun oro to so ju ori lo da wa la le yi tori e bi enikan bi o ba ti tele oro aswaju esi ti o ba ti tele oro e en to ba tele oro oba Fulani Sokoto ti o ba ti tele ohun lo lori muslimi ni Nigeria en to ba ti tele won pa ni talia imamo gbomoso ohun to dale ti bere o awon to ye ko wa sile yoba won ti bere ose o si wa da to je pe Oyo Park lari gbogomoso ni won ti bere ise yi o ye ki mo mo gbomoso koko ogun ba se nso yi koko ogun ko ma lo si inu gbo Oyo Park ba se nsoro yi ni ah se inu gbo ti won so yi ti ba debe ri mi o ni soro ti mo so yi o ti ba debe ri ijo ti mo lo si kishi mo gba ogbomoso koja gbati mo gba ogbomoso awa inu gbo yi won pe ni forest reserve awon ijoba won gba igbo yi igbo yi mi mo se sapojuwe oju 30 kilometer lo te e ba ri ninu gbo yi ah en ti o ba na ya adaku ni o seri gba ta bere siri ta bere nu gbo yi ta ri katlo jasi lu kishi mo se nla mi loju pe ah bi won ba egbe yan bi ah on to hun la o lo la mi nu o ti mi mo pe isele na o poro o mo wa sele nbe inu gbo yi ni won ti wa ko awon mo yi lo bayi e wa dakun eye afa ni mo ba noro o seri ti awon balu kekere nti won ameyan afa eye afa lu afa ti poju gbogbo awon mo wa to ye ki won se olopa to ye ki won se soja to ye ki won wulo fu alawon aye kan gbogbo won lo ti gbegba afa tan seri te ba ri afa ko to ba bo so social media lasiko yi to ba wa so pe a ko si security le yoba e ja so pe o le ni Quran ti eto unu ogbe dani ko se gbe ko unu ni so ko bo sinu gbo Quran to unu mo un ya si to mo un muliku to mo un kursi to mo un awon aya to mo pe ayo le fi jagunu Quran ko ka a ni ko se bo ko unu ma bo ta ko ma so de loru ama ya pera pe afa lawon awon olode afa ngbowo olode adugo afa ni won dawo olode jo fun yo wa lo ko fo olode olode yi si ni ohun ati letu yo ti letu yo ti mu agumu yo ti jaje sara yo je gbogbo epo mora won yi to fo ti lo yi to fi gba lo eyan afu ohun ranu yi na le wa po social media pe ino le ma wo iwo to se gba to hun se gbogbo yen ohun se tori pe ki wole sun dada nu le ni awon amotekun ti won fi oju di ogun te ya fa pe won lelepo eyan afa o ye ki o ba owo gbogbo afa jade asiko to ye ke lu alquran re eyan afa asiko to ye ke lu alquran re asiko to ye ke mo pe alquran nje gbogbo asiko ti won fi ko awon mo e titi wa dojo oni o ye ki quran ti ma soro lati lori o ye ko ti ma soro lati gbomoso o ye ko ti ma soro lati oyo ah la ilaha illallah sha poju ti quran ni oju osi ti quran eyi te gbe dani te gbe ra ila afa yi loju ti o ye ka we eyan mo pe alai nikan se ni ele mi ani a ile to be sin bu awon afa e je n bu won awon omo ti won ko ya awon omo lomo ni won awon ola wa leleyi awon ola wa awon ni won ji ko yi lo fi je pe gbogbo awon to ye ko je security fun wa koda mo mu enikan enikan n be mo mu daadaa ni ah olohun ke ohun naa ni kini lowo die o ohun ta n pe logun yi o ni lowo die o àmọ́ nítorí wípé àdúgbò tó ń gbé àwọn àáfàá ló wà ládùúgbò yẹn jù òun náà wá wò pé kọ́mọ́ àá pè òun ní kẹfẹ́rí gbogbo àwọn kiní díẹ̀díẹ̀ tí ń lò òun kò lè máa gbé ta káwọn ẹ̀ wọ́n bá wọ̀ pé ẹni yìí ní àwọn àjẹsára díẹ̀ báyìí lọ́wọ́ bẹ́ẹ̀ bá lọlé rẹ̀ bẹẹni akiri kan ṣe gbákọ ọhún sì mẹni kọ ọhún ogun yẹn bẹ lọwọ ẹ o àtẹ̀bá dẹ̀ ní kọ ọ sì náà ràámù ni yóò bá wá yí kò ní mo tó lè ṣe ijo ta siri ko tu si lowo iyawo afa iyawo afa iyawo afa iyawo afa ni nkan se njo na woni eyin kini ko susi lara la won ko ni sakatinu won yin fun la won ko ni kini ko ni ki se ko won lo wo pe awan bebe ni

àwa jókòó à ń tọra wa. Lóòótọ́ wọ́n ní Al-Qur'an ṣìfàwùn lìmúmìn ìwòsàn ló jẹ́ fáwọn mùsùlùmí ẹyẹ àfọ́ ẹ tọ́ka àwòsàn tí ń bẹnu Qur'an ká lè máa lò ó ṣẹ́yìn nìkan lè máa lò ní ẹ tọ́ka ẹ̀ fún wa. Àwọn òyìnbó tọ́ka abẹ́rẹ́ bára wo bá yá ẹ wò lọ́gbà abẹ́rẹ́ abadé bíi pé ẹlòmíì wà abẹ́rẹ́ yóò bá lára mu wọ́n ní omi ló máa gbà ẹni tábẹ́rẹ́ ò bá lára mu yóò gbomi ó yá àwa tá a ní ṣìfàwùn lìmúmìn ní Qur'an ẹ tọ́ka bá ṣe máa lò ó ẹ sì náà akọ kírun ní àánẹ máa kí àti ń kí ẹ tọ́ka ohun tá a lò ní Qur'an ogun ti wọlé dé. Wọ́n ní kẹ́lẹ̀ kó wá lògùn ayẹta wọ́n wá sọ ohun tí ó fi lògùn ayẹta ó ní àwùzùbíláì òun ò lè lò ó òun ò lè lò ó bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ọ̀dọ̀ àwọn àáfàá ló ti wọ́ wálẹ̀ yorùbá àwọn àáfàá ló sọ wá dọ̀lẹ́ nígbà táwọn àáfàá sọ wá dọ̀lẹ́ tán àwọn àáfàá wá sọ àwọn ọba wá dọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọba wọn ò fẹ́ rí wọn pé àwọn ń ṣe ìṣẹ̀ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọba wọn sọra wọn di mùsùlùmí wọn sọra wọn di kírísítẹ́nì ẹ̀rọ ba síkírù àrètọ́nà àwùjalè ti jẹ̀bù nígbà tó kú òkú ọba àwọn mùsùlùmí ló gbé ṣé àwọn fúlàní ti mọ̀ yìí pé gbogbo agbára tá a ní àlù agbára yìí mọ́ àwọn fúlàní mọ̀ yìí pé gbogbo òye tá a ní àwọn ti kó òye yìí kò lọ́pọ̀lọ́ wa bẹ́ẹ̀ bá dé fúlàní tí ń da ẹran tí ń da màálù nugbó ẹ bá òǹdè ẹ bá ìfúnpá ẹ bá lára fúlàní bẹ́ẹ̀ lẹ́ bá àdá lára fúlàní. Fúlàní ò ṣe máa da ẹranú ugbó láì má dàda ní kó lóun gbọ́ kọ̀lé Qur'ani ẹ sì lè rí Fúlàní nínú ugbó kẹ́ ẹ bèrè Qur'ani lọ́wọ́ ẹ ní rí Qur'ani lára Fúlàní. Kí ló wá dé? Kí ló dé tẹ̀ ń tàn wá? Ogun ti ká wa mọ́lẹ̀ Yorùbá. Ẹni tí wọ́n gbé ọmọ ẹ̀ tó pèmí tó ń bẹ́ẹ̀ lùtòkò tó ní ọmọ ẹ̀gbọ́n wà nú ẹ̀ àwọn méjì lọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó wà nú ẹ̀. Ó ti múra ó ti lọ Nàìjíríà báyìí.

ṣe jáde gbogbo ẹ̀yin àfà ẹ̀yin ńláwàlì ẹ̀yin onímọ̀ kọ́kọ́ ńdóró bó bá di pé ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ọjà láàrin ẹni méjì síra wọn ẹ̀yin àfà ẹ̀ máa lérí pé ó ní dàílà lọ́la àfà kìíní kan òun àfà kìíní kan ẹ̀yin ń ranù ẹ̀ mọ̀ lérí síra yín ogun ogunnulé tàgbọ́tàbúrò ń jà ọ̀rẹ́ àtọ̀rẹ́ ń jà gbólóhùn asọ́ṣẹ́ láàrin wa ẹ máa ní òun ọmọ àfà kìíní kan ẹ máa lérí ìyẹn ogun gidi wọlé bá wa ní ìsìn àgbóhùn àfà kankan lórí íńtánẹ́ẹ̀tì àgbóhùn àfà kankan àgbóhùn àfà kan kó sọ̀rọ̀ pé wá o ẹ̀yin àfà ibi tó dé dúró yìí ó yá ẹjẹ́ àkóra wájú ọyẹ àgbàgbà àfà gbogbo àwọn ọmọlé kéwù ti bá ṣàkíyèsí ẹjẹ́ kìsọ̀ kìlìkọ̀ fún yín ìgbà tá a wo iye àwọn ọmọ tó wà lè kéwù wọ́n lé ní 5 million àwọn ọmọ tí wọ́n kéwù bẹ́ ẹ bá lọ sí èkó lásán ẹ lọ wo lè kéwù ilé ìkọ̀ bá bọ́dkáàsì lágége lẹ́fẹ́ sọ ni ilé kéwù gàmáwí lẹ́fẹ́ sọ ni ilé kéwù bá kàmáàlì ńlọrin lẹ́fẹ́ sọ ni àwọn lè kéwù àbí lè kéwù àwọn oníláwàrí kàbìtì lẹ́fẹ́ sọ ni ilé kéwù lọ́gọ́mọ̀ṣọ́ àwọn táìlẹ̀ àǹkankan lẹ́fẹ́ sọ ni ìmúlẹ̀ lẹ́hà àti kí ló ti pè gbogbo àwọn sáláfì 1990 yẹn gbogbo wọn ló ń lè kéwù àbí ti kàfílà ń bàdàn lẹ́fẹ́ sọ ni gbogbo àwọn lè kéwù yìí ẹ lọ ka iye àwọn ọmọ tó wà ń bẹ̀ ṣé wọn ò tọ́ ọmọ ogun ni kí wàá kó àwọn ẹ̀ jáde pé ogun yá ẹlòmíà di mùsùlùmí torí ẹ̀ ni pé àwọn mùsùlùmí bínú tán kí ẹ kó wọn jáde pé ogun yá ṣé fúlàní àdúró dè yìí fúlàní ò ní dúró dè yìí tó bá jẹ́ pé mo bá wà lára orí àwọn ìjọba ni ohun tèmi ò ṣẹlẹ̀ mi ń sọ yìí o ṣé gbogbo àwọn àfà àti wọn lo mọ́tò dẹ̀mú yín ní màá bí wọn ni pé iṣẹ́ ò lẹ́yìn ṣe tẹ́ fi ra mọ́tò ẹlòmíì ní bísínẹ́sì nínú wọn tó ń ṣe lóòótọ́ o yóò prúfù bísínẹ́sì tí ń ṣe ẹni tí ń kó fàfà àwọn agbẹ́sọ̀rọ̀ tiktok pé wọ́n ra mọ́tò ńlá báyìí fún àfà báyìí yóò máa da agbada inú ẹ̀ máa dùn ẹni tó ra mọ́tò ńlá fún ẹ ṣé iṣẹ́ eré kan ló ń ṣe tó fi ra mọ́tò ńlá yìí fún ẹ ẹni tó ń ṣiṣẹ́ tó ń jìyà kó tó rówó ó níbi tó mọ ibi tó lè ná sí ẹ wo iye àwọn tí yàá jẹ́ nàìjíríà kẹ́ẹ̀ tó ra mọ́tò 30 million 30 million yẹn ó gbọ́ bùkátà èèyàn 85 30 million tó fún ọ ní 1 million 1 million 1 million 500 ẹlòmíì wà wàhálà tó nínú gbèsè ayé ẹ kò ju 500,000 lọ pé ẹ ṣáà bá wá 500,000 kẹ fóun láàrin ọdún kan ayé òun ti dànù àwọn èèyàn burúkú yìí náà àwọn tí wọ́n jẹ́ boko haram tí wọ́n bá boko haram ṣiṣẹ́ tí wọ́n jíwò ìjọba tí wọ́n hùwà burúkú àwọn náà ni wọn àwọn èèyàn wọ̀nyí àwọn náà ni wọn rí owó ńláńlá yìí tí wọn ò mọ bí tó bẹ.

0: o wa se ton awon awon ko alailakai o wa ri e awon mo ti won ko yi se ba muslim lo wa laarin won ori yo da ori yo da ko ja ku ja ku ta so te so lenu gba ta muslim wa laarin won ko awon to ko won se bi muslim ni won awon mo surutol so ko to ko lo ko won ni se ba awon mo surutol so ko to se ba lo ko won adaku ibi an lo yi ibi an lo yi awon ton to e je ki wa sasiriko fun wa awon were kan ti wa laarin wa to je pe won so wi pe ta an fulani ba kogun wo wa laarin to kogun wole yoba kakaka won ba fulani ja awon onu ba won ja tori muslimi ni won sugba won elepo to wa laarin wa awon la won koju oro re emi ti bo n soro fun yin journalist ni mi ewun to lo labele ohun ta mo to lo labele lati so jade lenu won ni kakaka won pa awon fulani awon awusa awon to ba koguja waye to ba le je muslimi ni won kakaka won pa won awon ku ya ma pa won yoruba to je kristeni abi to je to je lo sese awon ya ma pa won yin e ti gbo yen to tun mo so fun yin cha ti wa daro bayi Chesi esin la se abesin Chesi la se yen abi esin Ibe le ti mo wi pe awon afa wa ile Yoruba o ya doju ko won tori pe awa ta fe mura ogun ta wa ni waju to je pe awon afa ina ni mo so pe ah wo sori to nlo yen to ba ti damilu ogun are ti baje sori to nlo yen igbe lo dalu tori pe awon afa yi won ti ma wa asiri hun tawon Yoruba o lo ama so pe ah Quran lo Quran segun won ma so pe Quran segun awon lo si tu asiri wa fa awon fulani se bi furu bi Quran se segun na nu eh se ba se ma ba lo ni ibere mi ni yo se ba se ma ba lo ni eyin afa edakun e je ka sera wa lokan omo Yoruba e je ka sera wa losu su owo ile ta ba fi tomo iri ni owo Iri oni wole gbogbo wa o omo Yoruba baba la je kari aye tori pe kakini ka aro ti wa ni o omo Yoruba kakini ka san ti wa ni o kakini ka ale teri teye omo dudu wa baba la je kari aye Irugbin ni wa baba wa omo Yoruba irugbin ni wa baba wa ofurugbe kare gbogbo omo Yoruba o iwa re ko ma ba wa gbe iwa re ko ma ba wa gbe o dudu wa baba la je kare aye omo Yoruba ajire bi Ajire, ajire, ajire. Awa lo mo dudu wa. Baba la je, kari aye. Ewo, inu mbimi. Shugon. O wune ka jere kwa lenu. O fatim be lenu yi. Ko femi yi lanfani, lori etu yi po. Baba mi, fatayi, wanti soro lekan. Eje kin sare gbo on ti alagba Isola won ti ko lori eto eje ko sare baba mi Fatai tu ko sare baba mi Fatai alagba alara awon na be lori eto baba mi Fatai to ehun ta wa ri ta si mo ko le ma tu se wa ohun ka won afa wa o soro suki
1: sentu
0: Benny. Benny. It alone will do good. Benny. Kurani bo o no ju bombu ri o. Ah. Ti ba se ko ona ni ko alagbara nle ko. Benny. Ko ti ogun o ti pari. Bẹ́ẹ̀ ni pé torí wọn ò lérò pé wọ́n lè bọ́rọ̀ agbára lọ́dọ̀ wọn. Ní Venezuela, wọ́n ṣe mú ìyàwó àtọkọ lọ́hùn. Kódà lọ́wọ́ báyìí àwọn náà ni wọ́n pa ni wọ́n kún àwọn ni wọ́n sọ pé àwọn ọjà lẹ́nì àwọn tó bá dọ̀la àwọn ọjà tó bá tún dọ̀la wọn láwọn ọjà àwọn sì súwájú díẹ̀ ojú tí wọ́n wọ́n ọmọ bó ṣe fẹ́ sákò lójú ogun ni torí ogun yẹn wọ́n ti lérò pé láàrin ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan àwọn ti yanjú wọn. Bẹ́ẹ̀ni wọ́n ti fi wọ́n lẹ̀ ní ìsìn pé yá ẹ̀yin oníkùnkùn ọ̀bílẹ̀ ó yá ẹ ṣí bọ́ kẹ́ ẹ bọ́ sójú ogun ẹ máa jagun ṣo. So bàbá mi bàtà ẹ ṣe púpọ̀ ago wa lọ ti kọjá mo ti kọjá ago márùn-ún lórí ètò yìí tó àdéhùn bẹ́ẹ̀ lórí ètò yìí lọ́jọ́ tòní pẹ̀lú ògùn ọlọ́run àtúmọ̀ pàdé ní ọjọ́ mi ọjọ́ òre ẹ̀mẹ́sì abitom tẹkinsẹ́ tó gbèsè kò tó gbèsè lẹ̀ ambassador ọ̀làtúndé akànnì elétíọ́fẹ́ lèmi ńjẹ́ láṣẹ ọlọ́run àtúmọ̀ pàdé ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o ilẹ̀ yorùbá ò ní dàrú láṣẹ ọlọ́run mẹ́sì abitom ǹjẹ́ amọ̀dágbére pé ó dìgbà ire o ẹ ṣe bàbá mi bàtà ẹ ṣe mo dúpẹ́ alàgbàṣọ̀ làárò náà mo kí yín o.

temi aritibwe igba nkilo betin di njoba tugu ya ri di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunre bone irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efune na pa omo en tono karan juguba irun mba nle lu tugu en joba tugu kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nù nù mẹ́rin mọ́dé ní òṣùmẹ́rú yínú òṣùmẹ́fà yínú òṣùmẹ́jẹ yínú òṣùmẹ́dógún ní ọ̀nà karùn bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbímí bubá lọ́mọ nàbímí iná lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àní nǹkan àlójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sàn ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí nàbẹ̀kọ́ bulamba abẹ́bẹ̀ lẹ́rẹ̀ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rù náà yẹn tó náà làǹbà yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tógú ẹ̀ ìjọba tógú àpè yín pò ní nǹkan lójú fò sí síká gbẹ́ ọmọ wọn lọ nlé dòtó ibẹ̀ sánmọ́ ndí làǹbà búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bulamba tán náà sùnú mú dọ́ ibẹ̀ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá ọkọ̀ máa bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pata yín pò náà mẹ́kẹ́ tíá etí pata yín pò sí kòtò ọkọ̀ wà ní kòtò wà ní eke dí kòtò yẹn pò nǹkan bẹ́ẹ̀ tí níjọba ìyá rí di afọ arílẹ̀ òun abarapa ọ̀yàn ọ̀hún ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.

temi aritibwe egba nkile betin di njoba tugu ya ridi afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu e bo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun e fu ne na pa omo en tono kan juguba irun mba nle lu tugu en joba tugu kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nínú mẹ́rẹ́ mọ́dé ní oṣùmẹ́rú yínú oṣùmẹ́fà yínú oṣùmẹ́jẹ yínú oṣùmẹ́dógún ọ̀rẹ́ ní ọ̀nà karùn-ún bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àníyànká lójú fò sí lọ́jọ́ àti ti ọ̀tù mẹ́sàn ọdún yìí bẹ́ àwàlàkọ́ yìí nàbẹ̀ kó bulamba bẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ kò ní ọdún mẹ́rin náà tó náà làǹbà yìí bẹ́ kúrò ní iye nlẹ̀ lu tógú ẹ̀ njọba tógú àpè yín pò ní ká lójú fò sí sí ká gbẹ́ ọmọ wọn lọ ń lè dòtó yìí bẹ́ sánmọ́ ndí làǹbà búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ yìí bẹ́ bulamba tán náà sùnú múdọ́ yìí bẹ́ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá kọ́ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ wà ẹ́ eké iye ara pàtà yín pò nàmẹ́ kí ca etí pàtà yín pò sí kòtò wọn kó mọ wa ní kòtò wa ní eké dì kòtò yẹn pò nkọ́ bẹ́ẹ̀ ti níjọba yíyá rí di afọ arílẹ̀ òun abarapa ọ̀yàn ẹ̀ òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.